ṣùgbọ́n mo kúrò lẹ́kọ̀ọ́ wa sọ̀yẹ̀ tó yá. Èkó tẹ̀mí dàgbà sí, ó dáa púpọ̀, ilé owó, ilé òwò ni. Àwọn àgbà níṣẹ́, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ ìwé. Gbogbo ẹ̀ ń dùn lóko mi, oúnjẹ pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn àjèjì lọ́pọ̀lọpọ̀ ni wá láti ìlú òkèrè. Tọ́n gbà rìn wá ń bí tán dẹ̀ ń ṣe dáadáa, wọ́n ń ṣòwò, wọ́n ń lówó. Ìlú Èkó dùn, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìdàgbàsókè wà nínú ìlú wa. Èkó yìí o ni gbogbo èèyàn máa ń dé sí nítorí ọkọ̀ ńlá ńlá máa ń wà ń bí. Ẹ̀yìn gbẹ̀tì nílé òwò. Àwa táwa dẹ̀ jẹ́ ìwé nígbà yẹn, wọ́n jẹ́ ká fojú sẹ́kọ̀ọ́ wa. Gbogbo ìwé tá a bá fẹ́ lò, wọ́n bá ṣe ń kọ fún àwọn òbí rẹ̀.